0: Echo Hotels and Suites. 50 years on, truly so much more than just a hotel.
1: Èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn.
2: Ṣé lóòótọ́?
1: Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹpọ̀nù lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor, á fàdù ara máa ń da sóúnjẹ.
2: Mo ti gba ti Tasty Cube Chicken Flavor lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavor tiẹ̀ lónìí láti máa jẹ̀gbánú oúnjẹ àjẹpọ̀nù lá. Tasty Cubes Chicken Flavor. Oun fun wa lounje to gbadun. Tasty Cubes Chicken Flavor. O wa lo 100 gram. 100 gram. 100 gram. 100 gram. O tun wa ni ef.